0: gbogbo ẹni tó gbọ́ mi àìsàn ti ń bẹ lára rẹ eléyìí ti ń di ọlọ ayé pẹ̀lú ìnira gbogbo tí wọ́n gbé sí ọ lára lóru lóru gbogbo tó jẹ tí ò jẹ káyàn mọ́ rí ọ sáré oúnjẹ ojú oorun tó jẹ tí ò jọ bá ìrànlọ́wọ́ ojú ayé pàdé lórúkọ jésù ọya jabọ jabọ jabọ jabọ jabọ jabọ jabọ jabọ in the name of Jesus Christ. Ẹ wá gbọ́ kí n fẹ́lẹ̀ ìpín ẹ gbọ́ tí mo gbọ́ àti igi àtọ̀pẹ̀ ní mọ́ sànú ewé tí wọ́n ń pè ní àfòmọ́ kì í sọ fọ̀sà lọ inú gbọ́kọ̀ lọ ewé tí ń pè láfòmọ́ ní mọ́ fà báyìí kò lẹ́ka kì í ṣe igi a kàn so mọ́ igi onígi lọ́rùn a sì tó ga jù wọ́n lọ báyà má kú ẹ̀bọ̀ dí ìṣàhálà èmi sọ tẹ́lẹ̀ àwọn tí ó bọ̀ dìde tí ó sọ̀pọ̀tì ẹ̀ láyé lóṣù tuntun yìí nínú oṣù kẹjọ mi ọmọ bílù ṣe rí o wọn á yọ sí ọ lórúkọ jésù ó yarí wọn pàdé wọn kí wọn pàdé rẹ in the name of Jesus. Ẹ wo sista yi.
1: Praise the Lord. Orúkọ mi ni Adéjìmí Esther. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oúnjẹ Ọlọ́run ṣe nínú ayé mi àti nínú ẹbí mi. Lọ́jọ́ kan ní láàsì ẹ̀ ni mo ń lọ lójú ọ̀nà láti lọ verify bóyá bí skul bóyá mo máa rí vacancy fún àbúrò mi. Mo ṣàṣe dé skul yẹn wọ́n wá ní àwọn ò fẹ́ skul sat psc làwọn fẹ́ mo wá ní àmì ò dẹ̀ fẹ́ chichi mọ wúmà yẹn ṣáà bẹ̀ mí gẹ́gẹ́ bí hm mo ṣáà apply ọkọ mi náà ní àjẹ́ ká máa ṣe pé gbogbo ẹ̀ náà jọra wọn àti gbogbo nǹkan tó ń tà àti everything wá jọra wọn mo ṣáà tẹ̀síwájú suddenly hm yẹn sick ní second term wọ́n ṣáà ní àwọn ò ṣe mọ́
0: olóhùn ṣe skul mọ
1: ṣe hm mọ so the owner of the school àti ẹ rí rí àwọn tó ti wà mẹ́ẹ̀ fún 6 years ago gan wọn rí the owner
0: wọn mẹ́tọ́ ní skul
1: láìmọ̀ wípé olówó ńlá kan ni tó milẹ̀ gan so bẹ́ẹ̀ àwa ṣáà ṣe ń tẹ̀síwájú ni àwa wá àwọn tíṣà kúnra àṣà bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n wá wo pé kò sí hm kankan mọ́ ìyá yẹn wá ránṣẹ́ ó rán pa àkókò wá bá wa láti verify bí gbogbo skul ṣe ń lọ ó wá àṣàlàyé pé a ní the hm láti máa ṣe ẹ̀dì wa ó rán ẹnìkan wa ìyẹn dé gbogbo táìmù yẹn ó jẹ́ táìmù no cash mo ti ń lo àti open account àwọn parents sọ pé kò sí káàṣì o kò sí káàṣì ọ̀la máa àti open account ní orúkọ skul bọ ọ̀dọ̀ mi ni owó ń wọlé sí so a máa ma send ẹ̀ sí ìyá ìyá yẹn wá rí pé owó yẹn ń wọlé ó ń wọlé.
0: instead ó ń ṣe dáadáa ẹ̀ ń sọ ọmọlúwàbí ẹ̀ ń so lóòótọ́ ẹ̀ dàbí ó lè.
1: So inú ẹ dùn ó rí owó yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní pè mí ẹ lóò fún Láṣadé ìwọ ló mo ti rí owó tó send ma send details sí inú ẹ dùn suddenly chm ní ìwọ̀n yẹn dé ó bẹ̀rẹ̀ ó ṣàkátà gbogbo ẹ̀.
0: òǹtúká ẹ̀ráyé.
1: So ó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan ìyá yẹn sà ó wá rán pa wa láti wá láìmọ̀ pé pa yẹn gan ẹni mímọ̀ mi àti ẹni mímọ̀ ọkọ mi ni so gbogbo ẹ̀ wọ́n ṣáà ń béèrè everything lọ́wọ́ aṣá àṣọ ìyá yẹn wá pè wá ní ọjọ́ friday ó ní èmi àti kejì mi ká wá rí òun bá ṣe dọ́dọ̀ rẹ̀ a sọ̀rọ̀ ó ní mo dẹ̀ fẹ́ ṣe nǹkan kan fún yín mi mọ̀ bóyá ẹ máa ní interest mo fẹ́ fún yín ní skul yẹn
0: ó fẹ́ ṣe kíni
1: ó fẹ́ fún wa ní skul ó ní skul yẹn kọ́ lòun fi ń jẹun ó ní mo ti rí ṣe mo ti bá àwọn gómìnà jẹun mo ti ṣe ó ní mo fẹ́ fún yín ní skul.
0: mo fẹ́ bò yín skul.
1: ó ní so
0: mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣì wa yìí.
1: ó ní so ẹ̀yin lẹ máa máa ṣe ẹ̀yin lẹ máa ṣẹ́ndì owó sí mi o but ó kàn máa dàbí ẹni pé bóyá ẹ jẹ́ kí n kàn kẹ́kọ̀ọ́ mọ́ lára ẹ máa máa ṣẹ́ndì bíi 150 sí mi so ẹ̀yin ẹ̀yin lẹ máa máa sanwó teachers ẹ̀yin ò ní chichi mọ́ so ọ̀rẹ́ mi tó wá jẹ́ kí ọ̀rẹ́ mi jẹ partaker nínú ẹ̀ ni pé mo mú wá láti wá fún ṣọ́ọ̀ṣì wa ó wá so òun náà wà lára àwọn tó gba yín domi inú ẹ̀ dùn torí ó ní gbèsè lọ́rùn bó ṣe wà partaker ni ẹbí ọ̀gá yẹn sọ pé òun open account fún èmi àti ẹ̀ àwọn méjìlá máa gbà láti pé kó wá máa send owó sí òun pé owó skul o owó anything o ká máa send ẹ̀ sún àwọn aláma máa san salary fún àwọn
0: òṣìṣẹ́. àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ṣe dọ̀gá lójijì. àṣé yẹn kàn bá wọn kọ́ skul kalẹ̀ ni ẹni tí ó ru ẹrù ayé rẹ ẹni tí wọ́n fi iṣẹ́ ayé rẹ rán ẹni tí ó bọ̀ dáṣẹ́ lẹ̀ ẹni tí ó bọ̀ gbóúnjẹ lẹ̀ ẹ jẹ́ ń wo àwọn 3005 tí ó lè ṣe àmì mo ní kọ́ yọ sí ọ lójijì. ẹ kígbe yọ sí mi lójijì. mo náwó sì wọ sista yìí ẹ ní fọ́ńbù àsìkò tẹ ẹ débẹ̀ kí iṣẹ́ yẹn kó gbilẹ̀ ẹ̀yin náà lọ fi jẹ èèyàn jáde mẹ́nìkan máa jí fa.
2: gbogbo ẹyin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi tó lè fòókè ní ìgbà márùn-ún wàá jí.